0: na-enye enyo ekwuola ọrụ ha n'ihe ahụ mere. A na-akpọku ndị obodo ka ha zere ikpo ọhịa ma nyefee ndị a na-enye enyo n'aka ndị uwe ojii ka iwu mee ọrụ ya. NDLEA n'Edo steeti kwuru na o jidela mmadụ 49 n'ọnwa Julaị, tinyere kilogram 2,596 tụkpọ 29 nke ọgwụ ike. N'ime ha, ụmụ nwaanyị ndị 29 nke mere ka ụlọ ọrụ ahụ kwupụta nchegbu banyere mmụba ụmụ nwaanyị n'itinye aka n'okwu ọgwụ ike. N'ikpeazụ, onye rejistra ọhụrụ nke CHAM, Prọfesọ Segu Anya, ekwela nkwa ịlụsa aghụghọ n'ojoro n'ụlọ ogwu. O kwuru na CHAM ga-eji usoro iwu, teknụzụ na nnyocha chọpụta ma kpee ndị niile na-emebi iwu ikpe. Tupu mpịachi akụkọ nke uhuruchi, mbanụ ka anyị laghachinụ n'ọkpụrụkpụ okwu ndị a ghọrọ anyị isi akụkọ. Ebubo ịbụ onye gụsịrị mahadum UNIJOS site n'igwe ndị mmadụ, ịdọ aka na ntị megide ikpe ọhịa nke Jungle Justice. NDLEA jidela ndị a na-enyo enyo 49 n'Edo, gosipụta nchegbu maka mmụba ụmụ nwaanyị n'ihe metụtara ọgwụ ike. Onye ọhụrụ na-ahụ maka CHAM kwupụtara agha imegide ojoro n'ule. Ọ bụ ebe a ka akụkọ anyị na-akọrọ ọnụ. Ndalụ nke ukwuu maka oge unu. Aha m bụ Nwaada Chizoram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Ẹ̀kábọ̀sí ìròyìn lórí wákàtí ní iléeṣẹ́ rédíò ní Eastern Binoculars, Uromi. Lákọ̀ọ́kọ́, ẹ jẹ́ ká gbọ́ àkọ́rí ìròyìn. Ikú akẹ́kọ̀ọ́ ní UNIJOS nínú ìkọlù àwùjọ jẹ́ ìkìlọ̀ lórí ìdájọ́ àìlófin. NDLEA gbé afurasí 49 ní Edo. Ó kìlọ̀ lórí ikú pa àwọn obìnrin nínú ìṣe oògùn olóró. Alága tuntun CHAM kéde ogun kíkan lòdì sí ìtanràn nínú ìdánwò. Orúkọ mi ni Olúwadámiláre. Ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà ní kíkún. Ikú ọmọ ẹ̀kọ́ gíga kan ní University of Jos lẹ́yìn tí àwọn ènìyàn kọlù ti fa ìbànújẹ́ àti ìdálẹ́bi. Ms. Ọgbẹ́kílò Omoyi Rufuna rọ àwọn aráàlú láti kọ ìwà ìkọlù àwùjọ sílẹ̀, kí wọ́n sì jẹ́ kí òfin gba ipa rẹ̀. NDLEA ti gbé afurasí 49 ní Edo nínú oṣù July pẹ̀lú 29 obìnrin àti 20 ọkùnrin. Àjọ náà sọ pé wọ́n gbé 2,596 kilogram àwọn oògùn olóró lọ́wọ́ wọn. Ó sì ṣàníyàn nípa ìrísí ìkópa àwọn obìnrin nínú ìṣe oògùn. Alága tuntun CHAM, Prọfesọ Segu Anya, ti ṣèlérí láti mú ìjà kíkọ́ré kan wá sí ìtanràn nínú ìdánwò. Ó ní CHAM yóò lo ẹ̀rọ àti àwọn ọ̀nà tó bófin mu láti ṣàwárí, dènà àti fẹ̀sùn kan àwọn tó bá ṣe ìtanràn. Ẹ gbọ́ àkòrí ìròyìn lẹ́ẹ̀kan sí. Ikú akẹ́kọ̀ọ́ UNIJOS nínú ìkọlù àwùjọ jẹ́ ìkìlọ̀ lórí ìdájọ́ àìlófin. NDLEA gbé afurasí 49 ní Edo. Ó kìlọ̀ lórí ikú

0: echidela ndị a na-enyo enyo 49 na-edo. Gosipụta nchegbu maka mmụba ụmụ nwanyị n'ihe metụtara ọgwụ ike. Onye ọhụrụ na-ahụ maka JAMB kwupụtara agha imegide ojoro n'ule. Ọ bụ ebe a ka akụkọ anyị na-akọrọ ọnụ. Ndalụnụ nke ukwuu maka oge unu. Aha m bụ Nwaada Chizoram. Nọrọnụ na nche ka Chineke na-agọzi unu.
1: Ẹ̀kaàbọ̀ sí ìròyìn lórí wákàtí yìí ní ilé-iṣẹ́ rédíò ní Ẹ̀sán Binoculars, Uromi. Lákọ̀ọ́kọ́, ẹ jẹ́ ká gbọ́ àkọ́rí ìròyìn. Ikú akẹ́kọ̀ọ́ ní Unijos nínú ìkọlù àwùjọ jẹ́ ìkìlọ̀ lórí ìdájọ́ àìlófin. NDLEA gbé afurasí 49 ní Edo. Ó kìlọ̀ lórí ikú pa àwọn obìnrin nínú ìṣe ogun olóró. Alága tuntun JAMB kéde ogun kíkan lòdì sí ìtanràn nínú ìdánwò. Orúkọ mi ni Olúwadámiláre. Ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà ní kíkún. Ikú ọmọ ẹ̀kọ́ gíga kan ní University of Jos lẹ́yìn tí àwọn ènìyàn kọlù ti fa ìbànújẹ́ àti ìdálẹ́bi. Miss Ọgbẹ́kílò Omoyi Rufuna rọ àwọn aráàlú láti kọ́ ìwà ìkọlù àwùjọ sílẹ̀ kí wọ́n sì jẹ́ kí òfin gba ipa rẹ̀. NDLEA ti gbé afurasí 49 ní Edo nínú oṣù July pẹ̀lú 29 obìnrin àti 20 ọkùnrin. Àjọ náà sọ pé wọ́n gbé 2,596 kg àwọn ogun olóró lọ́wọ́ wọn. Ó sì ṣàníyàn nípa ìbísí ìkópa àwọn obìnrin nínú ìṣe ogun. Alága tuntun JAMB, Professor Ṣẹ́gun Àìná, ti ṣèlérí láti mú ìjà kíkankíkan wá sí ìtaràn nínú ìdánwò. Ó ní JAMB yóò lo ẹ̀rọ àti àwọn ọ̀nà tó bófin mu láti ṣàwárí dènà àti fẹ̀sùn kan àwọn tó bá ṣe ìtanràn. Ẹ gbọ́ àkòrí ìròyìn lẹ́ẹ̀kan sí. Ikú akẹ́kọ̀ọ́ Unijos nínú ìkọlù àwùjọ jẹ́ ìkìlọ̀ lórí ìdájọ́ àìlófin. NDLEA gbé afurasí 49 ní Edo. Ó kìlọ̀ lórí ìkópa àwọn obìnrin nínú ìṣe ogun olóró. Alága tuntun JAMB kéde ogun kíkankíkan lòdì sí ìtanràn nínú ìdánwò.
2: Alright, ladies and gentlemen, my name is Samson Alamano, known as Enjoyment Landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Ẹ̀sán Binoculars Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank
3: Welcome
2: you.
3: Welcome to Sports Daily from Ẹ̀sán Binoculars Radio. I am Big Billy. First from the local sport, Nigerian sprinter hurdler Toby Amonso has disclosed that she carried a knee injury from a fall at training camp into a women's 100-meter hurdles final at the Commonwealth Games. In a separate news, World Football Governing Body FIFA hit back at critics on Friday, vowing to press ahead with an opening and democratic constitution with stakeholders on a proposed private investment plan. In another development, the Nigerian Cricket Federation has unveiled the 14 players junior yellow-green squad that will represent the country at the 2028 ICC Under-19 Men's Cricket World Cup African Qualifiers Division in Rwanda from August 9th to 15th. This is the Beat of Sport from Ẹ̀sán Binoculars Radio. I am Big Billy saying to have a lovely day and God bless you all.
4: Welcome to Entertainment News.